0: President Bola Ahmed Tinubu itinyego akwụkwọ si ka ewelite ụgwọ ọrụ ndị nke a na-akwụ ndị na-eche obodo nche bụ ndị bụ ndị amị na ihe gbasa ọrụ ha na-arụ maka ichekwa obodo abụọ Naịjirịa. Nke abụọ bụ onye na-achị obodo nke anọ n'ime bụ obodo steeti n'aka bụ Monday Okpeholu etinyego onwe si na ọ ya eme ka ndụ ndị mmadụ nọ na Edo steeti a ka ọ nanite kafa wee nwee ndụ ọma. Onye ndị kwupụta okwu a bụ ndị a na-akpọ The National Economic Council ndị nke nọ na Edo steeti. Nke ịtọ bụ ndị nchekwata olili akwụkwọ nke a na-akpọ ndị WAEC ewepụtago ihe a kpọrọ aha rịzọt ndị ka dị na 2026. Anyị abazi na okwu nke anyị nwee bụ okwu a n'ụbọchị nke nta ọfụma. Site na nke isi onye isi ọchịchị obodo n'aka bụ Bola Ahmed Tinubu ikwugo okwu site na ọnụ onye na-ekwupụtarị okwu bụ ndị na-echekwa Naịjirịa bụ ndị amị. O kwurukwa n'ozi okwu si na ọ ya eme ego anụ a ka ọ nanie wit nye akpọ 80% ka iji wee na-eto ndị a maka ọrụ ha na-arụ n'ichekwa obodo nke bụ Naịjirịa. Nke abụọ bụ onye isi ọchịchị obodo bụ Edo steeti nke bụ Monday Okpeholu ekwugo okwu si na onye tinye onwe ya n'ime ka ndị nke bi na ndị ọ na-achị bụ ndị bi na Edo steeti ka o wee mee ka ndụ ha na-ebi ndụ ụbịa, ndụ eriri nri, ndụ ntaramahụhụ ka o wee kwụsị site na ọnụ ndị nke a na-akpọ ndị bụ The National Economic Council ka o si wee kwupụta okwu a n'ụbọchị nke taa. Ana o kwupụtarakwa n'okwu a n'ihi nwekwanụ ndị na-akpagharị ka o ji nwee isi bụ ndị nke a na-akpọ Dr. Elizabeth Igbusele onye bụ Commissioner for Budget and Economic Planning tinyere ọchịchị Monday Okpeholu. Nke ịtọ bụ ndị nchịkọta exam n'aka bụ ndị a na-akpọ ndị WAEC ekwugo si na ndị na-olile akwụkwọ nke ị na-enye na ụlọ akwụkwọ na rịzọt faa pụtago ya bụ exam ene na 2026 nke a na-akpọ WAEC. Onye a ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke taa n'ofu redio steshọn a nke a na-akpọ Isan Binoculars. Udo dịrịnụ ndị Igbo, udo dịrịnụ ọhịa, dịrịnụ mmanụ ụtụtụ, dịrịnụ mmanụ ehihie, dịrịkwanụ mmanụ abalị. Ya gazierenụ nke ọma o ndewo nụ.
1: Ekudedewoyi ezikubi ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí
2: ẹ ti ń gbọ́ wa. A sì kú wẹ́líwẹ́lí odò. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sétí ìbọn yín látẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwèé mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà

ti e tin gbo wa asiku weli weli odu eyin ni ile ise isaba inakula radio eyin to kale si ilu Europe iroyin lo nlese ti igbo yin latenu ogbeni Bola Gade Owolabi saaju eje ka gbo awon koko nu iroyin na alase orilede Nigeria Bola Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwè mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àfikún ẹ̀kúnwó fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde yìí wáyé láti agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà nígbà tí ó ń sọ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé gbogbo àwọn ọmọ ológun tó lé ní 50,000 ni àfikún ti dé bá owó wọn, tí wọ́n sì ṣàlàyé wípé èyí ni yóò túbọ̀ jẹ́ kí wọ́n tẹ̀pẹ̀lẹ́ mọ́ iṣẹ́ wọn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé ìgbésẹ̀ yìí dára púpọ̀ nítorí pé àwọn ológun yìí ni ó ń ṣe ààbò fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tó sì sọ fún wọn wa wípé ìgbà tí àwa bá lọ sùn, àwọn ọmọ ológun ni yóò dúró sínú òtútù, àti wípé àfikún owó yìí yóò jẹ́ kí wọ́n lè mójútó iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ, tí yóò sì ní jẹ́ kí wọ́n lè gbàbọ̀dè àti láti darapọ̀ mọ́ àwọn ọ̀bàyíjẹ́. Ó sì wá rọ àwọn ọmọ ológun náà wípé kí wọ́n yàgò fún ìwà ìbàjẹ́ ojú iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n gbájúmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo ti tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ náà. Àwọn àjọ tó mójútó èrò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn NEC, tí wọ́n ń pè ní National Economic Council, ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ajé. Ọ̀sẹ̀ yìí tí wọ́n sì sọ wípé pẹ̀lú àbẹ̀wò tí àwọn ṣe, ìyẹn ẹni tí ó jẹ́ adarí ikọ̀ NEC IMC tó wá sí ìpínlẹ̀ Edo, arábìnrin Bùsáyọ̀ Awótúndé, òun ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Benin.

0: nígbà tí ó lọ wo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà náà dáwọ́lé tí ó sì lù lọ́gọ ẹnu wípé ó káre ọmọ ọ̀dọ̀ rere. Ó wá tún fi kún wípé àbẹ̀wò tí àwọn ṣe kìí ṣe pé bóyá àwọn fẹ́ wo kùdìẹ̀kudiẹ àwọn gómìnà tí àwọn ń lọ síbẹ̀ bí kò ṣe wípé àwọn iṣẹ́ kò ṣe mánì àti mánì gbàgbé ni àwọn ń ṣàbẹ̀wò rẹ̀. Àjọ WAEC ti fiyèsí ìdánwò ti ọdún 2026 síta tí wọ́n sì sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní láti lọ sí àwọn iléeṣẹ́ àjọ yìí tó wà ní agbègbè wọn láti lọ wo nọ́mbà ìdánimọ̀ àti nọ́mbà tí wọ́n ò fi wọ inú àká èyí tí wọ́n ò sì rí èsì kó wá wọn àti àwọn nọ́mbà ìdánimọ̀ tí wọ́n ń pè ní NIN èyí tí wọ́n yóò lò láti lè gbé èsì ìdánwò wọn jáde fún wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yín tòní.
1: Ladies and gentlemen, my name is Semsi Alamano, also known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport. The Nigerian Fencing Federation has launched the first ever Wheelchair Fencing Academy in Africa, welcoming participants from across the globe to the 2026 Enable Wheelchair Fencing Academy, hosted by World Ability Sport in collaboration with the Commonwealth Fencing Federation. In another development,

0: ndị nke a na-akwụ ndị bụ ndị na-eche obodo nche bụ ndị bụ ndị amị na ihe gbasa ọrụ ha na-arụ maka ichekwa obodo abụọ Naịjirịa. Nke abụọ bụ onye na-achị obodo nke anọ n'ime bụ obodo steeti n'aka bụ Monday Okpeholu etinyego onwe si na ọ ya eme ka ndụ ndị mmadụ nọ na Edo steeti a ka ọ nanite ka fa wee nwee ndụ ọma. Onye ndị kwuputa okwu a bụ ndị a na-akpọ The National Economic Council ndị nke nọ na Edo steeti. Nke ịtọ bụ ndị nchekwata olile akwụkwọ nke a na-akpọ ndị WAEC ewepụtago ihe akpọrọ aha Result ndị nke dị na 2026. Anyị abazi na okwu nke anyị nwee bụ okwu a n'ụbọchị nke taa ọfụma. Site na nke isi onye isi ọchịchị obodo n'aka bụ Bola Ahmed Tinubu ekwugo okwu site na ọnụ onye na-ekwupụtari okwu bụ nke akpọ na bekee presidential spokesman Bayo Ononuga si na ọya etinyekwa ego na ego ndị nke a na-akwụ ihe bụ ndị na-echekwa obodo nche bụ ndị na-echekwa Naịjirịa bụ ndị amị. O kwurukwa n'ozi okwu si na ọ ya eme ego anụ a ka ọ nanie wit nye akpọ 80% ka iji wee na-eto ndị a maka ọrụ ha na-arụ n'ichekwa obodo nke bụ Naịjirịa. Nke abụọ bụ onye isi ọchịchị obodo bụ Edo steeti nke bụ Monday Okpeholu ekwugo okwu si na ọ ya etinye onwe ya n'ime ka ndị nke bi na ndị ọ na-achị bụ ndị bi na Edo steeti ka o wee mee ka ndụ ha na-ebi ndụ ụbịam, ndụ eriri nri, ndụ ntaramahụhụ ka o wee kwụsị site na ọnụ ndị nke a na-akpọ ndị bụ The National Economic Council ka o si wee kwupụta okwu a n'ụbọchị nke taa. Ana o kwupụtarakwa n'okwu a n'ihi nwekwanụ ndị na-akpagharị ka o ji nwee isi bụ ndị nke a na-akpọ Dr. Elizabeth Ebusele onye bụ Commissioner for Budget and Economic Planning tinyere ọchịchị Monday Okpeholu. Nke ịtọ bụ ndị nchịkọta exam n'aka bụ ndị a na-akpọ ndị WAEC ekwugo si na ndị na-olile akwụkwọ nke na-enye na ụlọ akwụkwọ na Result FAA pụtago ya bụ exam ene na 2026 nke a na-akpọ WAEC. Ona ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke taa n'ofu redio steshọn anyị nke a na-akpọ ESAN Binoculars. Udo dịrịnụ ndị Igbo, udo dịrịnụ ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị. Ya gazierenụ nke ọma wu ndị ewonu.
1: Ụdị ede wuyi ezikwubi ojọjọ siri n'ebikebi ti
2: eti ngbọwa azikwu weliweli udu.
1: Èyí ni ilé-iṣẹ́ ESAN Binoculars Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúróòpù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín látẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwèé mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti se afikun ekunwo fun awon omo ologun orilede Nigeria atejade iwaye lati agbenuso fun are Bayo Onanuga.

0: pẹlẹ mọ iṣẹ wọn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, ọ̀gbẹ́ni Mark Ormond sọ wípé ìgbésẹ̀ yìí dára púpọ̀ nítorí pé àwọn ológun yìí ni ó ń ṣe ààbò fún gbogbo.
1: Rev. Dr. I.R. Briggs to the office of a bishop.
2: Join us on Saturday.
0: Àti láti darapọ̀ mọ́ àwọn ọba yìí jẹ́, ó sì wá rọ àwọn ọmọ ológun náà wípé kí wọ́n yàgò fún ìwà ìbàjẹ́ ojúṣe wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n ó gbájúmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo ti tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ náà, àwọn àjọ tó mójútó èrò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NEC tí wọ́n ń pè ní National Economic Council ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ajé.

0: Babatunde, òun ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Benin nígbà tí ó ń lọ wo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà náà dáwọ́lé tí ó sì lù lọ́gọ ẹnu wípé ó káre ọmọ ọ̀dọ̀ rere. Ó wá tún fi kún wípé àbẹ̀wò tí àwọn ṣe kìí ṣe pé bóyá àwọn fẹ́ wo kùdìẹ̀kudiẹ àwọn gómìnà tí àwọn ń lọ síbẹ̀ bí kò ṣe wípé àwọn iṣẹ́ kò ṣe mánì àti mánì gbàgbé ni àwọn ń ṣàbẹ̀wò rẹ̀. Àjọ WAEC ti fiyèsí ìdánwò ti ọdún 2026 síta tí wọ́n sì sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní láti lọ sí àwọn iléeṣẹ́ àjọ yìí tó wà ní agbègbè wọn láti lọ wo nọ́mbà ìdánimọ̀ àti nọ́mbà tí wọ́n ò fi wọ inú àká èyí tí wọ́n ò sì rí èsì olùkówá wọn àti àwọn nọ́mbà ìdánimọ̀ tí wọ́n ń pè ní NIN èyí tí wọ́n yóò lò láti lè gbé èsì ìdánwò wọn jáde fún wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yín tòní.
1: Gentlemen, my name is Samson Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you